0: Gbogbo ayé ṣe ti mọ
1: ló ma sọ.
2: Dari.
0: Wọ́n gbọ́ lamẹ́ríkà o. Wọ́n gbọ́ ní London. Wọ́n gbọ́ ní Dublin. Wọ́n gbọ́.